Àwọn nǹkan mẹ́ta tí mo ní mo fẹ́ sọ̀rọ̀ ni pé àkọ́kọ́ òun ni orúkọ àwọn state wa, ìpínlẹ̀ àbí state ìpínlẹ̀ àbí mo rò pé ìpínlẹ̀ ni mi ti ẹ̀ dára mi ò rántí mọ́ wọ́n kọ́ mi o. Àwọn orúkọ state wa mo ti sọ fún àwọn àgbáyé náà pé a máa change orúkọ, a lè máa jẹ́ orúkọ táwọn kan sọ wá abẹ́rí nǹkan. Àwọn kan sọ wá lórúkọ. Àwa dẹ̀ máa jẹ́ yẹn ṣá. Tó bá jẹ́ pé o orúkọ yẹn inú ìtàn wa ló ti jáde, ọ̀tọ̀ nìyẹn. Ṣó ti yẹyin ṣó wọ́n lọ mu jáde inú ìtàn wa ni. Bọ̀tù orúkọ tẹ́ pé fúnra wọn náà sọ wá tí ò ń ṣe pé àti ń jẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀. A lè máa jẹ o báwọn kan náà sọ orúkọ yẹn. Ètò tiẹ̀ tún wá wà ironically ni pé àwọn tó ń sọ orúkọ yẹn wọn ti ẹ̀ ń ṣèran Yorùbá. Wọ́n ń ṣèran Yorùbá náà. Ìgbà tán kéré state tán dárúkọ, wọ́n ń ṣèran Yorùbá. Mo ti ẹ̀gbọ́ pọ́n náà ní ẹ̀wò ìpátá làwọn Fúlàní o. Wọ́n náà ní náírà. Mo ti gbàgbé bọ́ ṣe náà sọ o. Wọ́n ti ṣe Babangida ló sọ IBB àbí ta ló sọ nu wọn. Mi ti ẹ̀ mọ̀ mi rántí nǹkan tán náà tó translate sí. So kí la mọ̀ tí ìtàn sọ tọ̀dọ̀ ti wá translate sí tọ́lọ́run ṣọ wa. But anyway, fún pé àti ẹ̀ jẹ́ wípé new foundation everything tuntun ó yẹ kí ọ̀rọ̀ wa kó jọ mọ́ nǹkan tuntun. So tán bá máa pè wá, a ṣàpè wá lórúkọ tuntun náà ni. Èmi dẹ̀ sọ fún ọ káàkiri àgbáyé pé ẹ máa torí orúkọ wa tuntun, ẹ máa torí nǹkan wa tuntun. So lára mẹ́ta yẹn, àkọ́kọ́ ni orúkọ àwọn state wa. Ẹ̀kejì, àǹfààní tó wà fún wa pé ní kíákíá báyìí láti ìṣẹ́jú yìí tá a gba nǹkan tó jẹ́ tiwa ó ti bẹ̀rẹ̀ nìyẹn o. Lóòótọ́ a máa ní àyè kékeré, kí ni àyè hajuse, a máa ní the time kékeré ni, but láti ìṣẹ́jú òun náà ló ti bẹ̀rẹ̀. Toró ní àwọn nǹkan tó yẹ pé láti ìṣẹ́jú yẹn ó ń láti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Pé a ṣiṣẹ́ nínú secretariat níbi office àwọn offices wa, àwọn kan yẹn láti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tá a bá máa rí lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn kan wà ó ní díẹ̀ torí a máa yí láti ibi tán gbé sí, a máa yí sí ètò jẹ́ tiwa. Ìgbà tó dẹ̀ jẹ́ pé ètò jẹ́ tiwa tuntun ni. So ibi táyè gap yẹn máa ti wà nìyẹn. Ká pé èèyàn continue èyí táwọn ń ṣe ni then kò need gap. But àní nǹkan kan ṣe mo sọ fàgbáyé, àní nǹkan kan ṣe pẹ̀lú èyí táwọn ń lò. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni, àníyàn ọ̀tọ̀ ni, goal ọ̀tọ̀ ni, objective ọ̀tọ̀ ni, kò jọra wọn. So nítorí náà a máa ń láti ṣe tiwa titun. So ayé titun yẹn a máa tètè bẹ̀rẹ̀ sí rímọ́lẹ̀ rímọ́lẹ̀. Òun ló ṣe jẹ́ pé mo máa ń sọ gbogbo wa láti dìde láti ṣiṣẹ́ yìí torí gbogbo alókàn. So speed tá a máa fi ṣe yẹn ó wà lọ́wà. Mo máa sọ débẹ̀ náà lónìí nìsín. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbéra kíákíá. Àkọ́kọ́ òun ni ti state. Ẹ̀kejì òun ni tàǹfààní. Ẹ̀kẹta òun ni foundation mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ láti dámọ̀ kẹ́mi wo lẹ dúró sí. Kò sí ga tán mọ́ o tí n bá ti ṣàlàyé fún yín o. Ẹ̀wọ̀n ga tán wọ́n ga sẹ̀wọ̀n kò sí nǹkan tó jọ mọ́. Torí ọ̀run máa gba ayé gbọ́. Ó dẹ̀ máa dì pẹ̀lẹ́ ní bọ̀dẹ̀ accordingly. Ètò bá dúró sí o ní kó dúró sí. Mo ṣe wà nìyẹn. So àwọn ìpínlẹ̀ wa mo rò pé mo gbàṣá. Ẹ jọ tẹ́tí sílẹ̀ kí ẹ gbọ́ orúkọ àwọn ìlú wa. State of Ibadan, State Capital City Ibadan. Ṣẹ̀rí Ibadan ó máa dàbí Èkó. Ṣe mọ̀ pé nígbà kan Lagos ni capital Nigeria, ó dẹ̀ tún jẹ́ state. Double role ló ń ṣe, òun náà ni ti Ibadan for now. State of Ibadan, the State Capital City Ibadan náà ni. State of Èkó, State Capital City Ikeja. State of Olumo, State Capital City Abeokuta. State of Idonri, State Capital City Ondo. State of Iragbiji, State Capital City Iragbiji. State of Orole, State Capital City Ikere. State of Old Oyo Empire, State Capital City Ijeba. Ijeba, Ijeba. Mo rò pé mo pronounce on dada. Ẹ má bínú tí n bá pronounce dada.
se wa ri ni pe gbogbo awon olori ipinle, you know, the state capitals ta pe yi won ma stand in gap fun gbogbo cities towns to wa ni ayika won tori the objective ni pe a fe ki gbogbo e dije po ni ko si pe ibi kan e state yen o da o le lo ko sin to jo nkan ta se freeze pe meje yen ko duro be for now so that ko dije na ki se pe capital nikan lo ma dide te ba wo state kan ah gbogbo en lati ma dun yum yum o lati ma se ko ma sogo sha lafia yin se alafia se dunu en lati ri ni gbogbo everywhere ni state yen that was the capital city state yen en lati ma ri in fact awon eyan pupo lodo wan bi bai nigba yen a lot of people I think up to now said awon eyan pupo mo pe New York ni capital America awon ma be jiyan ni pe New York ni capital America New York o kin se state papa ohun to ko ni capital state here New York City ni ko se capital New York State Albany ni so awon mi o mo awon ma ma be jiyan pa ni DC ni capital America New York ni awon ma be jiyan pa o de sasa lo ma de ni ayika ibi odo wa ni America bi te pe o ni fe so pe se capital tun le gbogbo everything lo wa bi bayi ni bi ta won se ti won de niyan aimoye ilu te pe ton ba bi e kini capital Australia Olorun ko sanu Sydney konkan la wa ma npe agbo Sydney ni elo agba mi to wa ni Sydney ko I am Melbourne ni now ani Melbourne oto ni o elo wa capital Australia so bi ti won develop awon ilu yen de niyan te pe won le pe won ni capital so target ti wa niyan so gbogbo awon iran IYP won le dide kon le ri ogolo wa lo gbogbo ko CBT Olorun o ke ni ayika gbogbo state wa kaakiri o gbogbo igun merin ile IYP Olorun sore si o soro pe boya yan state kan iro won mo ma develop awon to ku ni o torori buruku tan se ni o torori buruku tan se awa la ni le wa o omi Olorun fi se how do you say that demarcation omi river Niger awa la ni old oil empire so gbo yin ten sere lori ibe nisin won ti so fa won ga yin e regret emi ni so ju be lo gbogbo were ten se laye ka be yen sin ni aye ka old oil empire ten pe ni Kwara Kogi part of Kogi bo se nlo atimo in fact awon ga yin ti fun mi logun pe insider wa nbe ten sise ten se were nbe o ku die oro yin ko lo wa nle nsin e ri iranwo ere le ma pe ya ere ohun le ma pe o duro be ṣugbọn ti mo fe ki gbogbo wa mo leyin Olorun Yoruba first ni so gbogbo egun mere ile Yoruba in fact ohun lati show glory Olorun ninu aye wa so each capital city ta pe nsin ohun lo ma mirror gbogbo awon states awon cities ati ilu to wa layika e gbogbo won lati dide tura lati ri ogbogbo ton Olorun fun wa mele lo kunu le ti Olorun fun wa mele no on jijiji e wo won ba to ku so awa ma so pe a le se won ba to ku ko gbogbo yonu gbogbo e as investor yo ba IYP nikan lo le je investor I will say foreign investment yo mo bo asalaye itumo foreign investors fun yi o le jibiti ton fin ja o iro ton fin pa ika ton fin se o mo bo aso fun yin asiri awon ma gbo leyin e ri mo bo lori yen omo IYP nikan lo le je investor ninu DIY o a bere ejo o a se adehun be pele nikeni a le ni trade partners so but investors IYP nikan gbagbe bo se wa niyan IYP e se so awon iran how do you say gbogbo wa iran Yoruba eyokun so anywhere ni igun mere le Yoruba le anybody le lo la le si o le lo invest sibe o le kole sibe o le gbe be e wo ru odo wan bi nsin la America to ba palemo erun nsin pa kon dede palemo o le lohun lo state kan everybody man yi lost from one state to the other ni how dey my friend yan kan to gbe state kan ri to ye pe state eyan kan to wa yen ohun lo wa ero ni o ma move ni because won ti se ni se te pe ko si wahala irorun lo ba de o de le de state kan ko lack kankan
gbogbo system to tin lo ni state to wa wa ba ni bi to lo yen wa ba be so a copy anybody o to ba je yen olodun lo se ti wa fun wa o ehn kin se pa copy yan but ngba mi awon kan ta nse o ma jo nkan te lomi na nse to ti se kokon ni je kokon na ni but a jora so gbogbo awon state wa pata ki se pe ere te pe won lu GBT o le ni won awon state won kon create state ki lo nje be melo ni size gbogbo not the nation te ba tun shiro DIY mo melo ni te pe aimoye le gbe mi na aimoye ilu te pe won a gbe mi 10 times won a gbe mi 4 times 6 times won a gbe mi melo de ani gbogbo ipin ton pe ra won si nbe odo wa nbi bo te se ka olohun mi te mo melo lo fe je lo fe gbe mi ni gbogbo size ni pelu ba se tobi to melo ni 50 ewa won not the nation awon pe ni GBT ni won almost 40 abi bo ba je pe tin ba gba won se so fun mi last almost 40 se ti pe nkan mi wa na oro won won wa ma pin state bi were ma ma ni girlfriend kan iyawo kan ore kan no fin pin state o ton ba pin ton wa ma gbo won le san salary wa ma gbo won le san full salary wa ma je percentage fa won osise won le san salary won le se kini kan emi a ma ni kan to fun lowo un won ti yo gbese kuro nbe so owo to wa nbe ohun o le ri san fun eyin osise o ki le create e fun ba ti o wa bible to resentment ni to ira dada o si amo so ti wa o baba ma la se state ko si wahala e ma ko ra injo ni run it like a business ni e ma ko business plan garanto gbogbo e ma wa nbe e de ma se test period of 3 years to ba work o ti duro niyan fun gbogbo wa ni fun gbogbo omo yoruba ni gbogbo omo yoruba na lo ma wa ko plan awon ma dide pe ni state yi awon fe ki another state ko dide nbe bye bye bye bye bye ko si wahala ko se pe boya

ilẹ̀ wa kò ní símọ́ láíláí. Bí àjẹjì máa fọ́ lálẹ̀ fún wa lórí ilẹ̀ wa kò ní ṣẹlẹ̀ káyé máa fi parẹ́. Lágbára àṣẹ tọ́lọ̀ fi ń jẹ́ èmi ni o. Lágbára ẹ̀jẹ̀ Jésù tó ṣètò lórí àgbẹ̀rùn Kávárì kò yí padà o. Àjèjì ò tún ní wọnú ilẹ̀ wa máa jí wa ní nǹkan mọ́. Àjèjì ò tún ní wọnú ilẹ̀ wa máa fọ́ lálẹ̀ fún wa. Àjèjì ò ní wọnú ilẹ̀ wa pé òun jù wa lọ, òun ṣáájú wa, kò sí tó jọ. Ìran Yorùbá ló máa wà níwájú. Ìran Yorùbá ló máa wà níwájú ló máa jẹ́ head, ló máa jẹ́ top lórí ilẹ̀. Ní dé àwa ní mẹ́rin ilẹ̀ Yorùbá sovereign land wa láṣẹ tọ́lọ́run fi ń jẹ́ èmi ni. Ibi aburú ikú òṣìṣẹ́ ìdààmú ò ní wọnú ilẹ̀ wa mọ́ láíláí. Ire ayọ̀ ìdùnnú ìgbéga gbogbo rẹ̀ dáadáa ló máa jẹ́ tiwa ní mẹ́rin ilẹ̀ Yorùbá tọ́lọ́run ṣe fún wa. Mo fi gbogbo àwọn cities mo ṣe point of contact sí gbogbo cities àti towns tó kọ àti villages. Bó ṣe máa rí nìyẹn kò ní yí padà. Ìwọ tó ń pèrè ní indigenous Yorùbá people, ìwọ tó ń pèrè ní Yorùbá tó wá mu tó ń gbá bọ̀dì fún ìran Yorùbá. Gbogbo mẹ́rin ni Yorùbá máa bínú sí ẹ, ọ̀run máa bínú sí ayé, máa bínú sí ẹ. Gbọ́tọ́lọ́ fà ṣẹ̀dá ó máa dojú ìjà pé ó máa pẹ́run. Ó ò ní dúró lórí ilẹ̀ wa mọ́, ilẹ̀ wa máa gbé ẹ̀mí. Ó tún ṣeré lórí ilẹ̀ wa mọ́, ilẹ̀ wa máa pẹ́run. Ó máa parun, ó máa kú, ó máa kú dànùdànù tí wọn ò ní rí trace mọ́. Ní agbára tọ́lọ́run fi ń jẹ́ èmi ni. Ní gbogbo ìgbà, gbogbo ìran IYP tó jẹ́ tòótọ́ àti lódodo, a máa wà nú ọlá, a máa wà nú yìí, a máa wà nú ìdùnnú, a máa wà nú ìgbéga, a máa wà nú àṣeyọrí, a máa wà nínú ipò tá a máa yan ọlọ́run ní gbogbo ìgbà. Ní gbogbo ìṣẹ́jú pé ọlọ́run ò máa ṣeun, ọlọ́run ò máa ṣeun, ọlọ́run ò máa dúpẹ́, ọlọ́run ò máa ṣeun, ọlọ́run ò máa dúpẹ́ nítorí ohun ayọ̀ ohun rere a máa rí. Ẹ̀láṣẹ tọ́lọ́run fi ń jẹ́ èmi ni. A máa remain great ni forever and ever nínú ògo ọlọ́run. A ní wálẹ̀ mọ́ láíláí. Gbogbo ètò ṣẹlẹ̀ yìí a tún rí mọ́. Àìrí jẹ, àìrí mu, àìrí iná, àìrí lò, àìní fọkànbalẹ̀, kò ní jẹ́ tiwa mọ́ láíláí. Igun márùn-ún ilẹ̀ Yorùbá bó ṣe rí nìyẹn kò yí padà. Ní òde tọ́lọ́run ti ṣe fún wa, tá a bá ti dàníyàn pé àní a máa mu dání sẹ̀ kò ní kò lọ wa, kò sí problem. Ìyanu ti ṣẹlẹ̀, ọlọ́run ti ṣe. Lágbára àṣẹ tọ́lọ́run fi ń jẹ lágbára ìjẹ Jésù. Gbogbo wa nígun márùn-ún ilẹ̀ Yorùbá a máa wà nínú peace, a máa wà nínú unity, a máa wà nínú prosperity, a máa wà nínú progress, a máa wà nínú bẹ̀rẹ̀ Ọlọ́run àti ìfẹ́ fúnra gbogbo wa. Bó ṣe máa rí nìyẹn kò yí padà. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ ẹ̀yin imperial warriors wa àti ogun ẹni tọ́lọ́run bá fún lẹ́bùn láti gbàdúrà. Ẹ bá mi gbàdúrà lórí gbogbo àwọn state àti capital city wọn. Ẹ wá fi capital city yẹn gbàdúrà lórí gbogbo ìlú tó wà láyìíká ẹ̀. Gbogbo ìlú tó wà láyìíká ẹ̀ pátá, gbogbo cities, towns, gbogbo villages tó wà láyìíká ẹ̀, ẹ bá mi fi àdúrà, ẹ bá mi fi gbé wọn dìde. Ẹ bá mi fi àdúrà gbé wọn dìde. Gbogbo prayer point tọ́lọ́run ní kí n sọ àti tẹ́yìn náà bá tún mọ, ẹ bá mi ṣàdúrà lé lórí. Bó ṣe rí nìyẹn, pẹ̀lú orúkọ Ọlọ́run, pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run, pẹ̀lú ìjẹ́kọ̀ Ọlọ́run, pẹ̀lú títóbi Ọlọ́run, gíga Ọlọ́run tó yẹ pé a lè pé ní títóbi, a lè pé ní gíga tó ju títóbi lójú gíga lọ. Pẹ̀lú àánú Ọlọ́run tó dó títí láíláí, gbogbo state tí mo pè capital mọ, ó wà established forever. Gbogbo ìlú tó wà láyìíká wọn pátá, ó wà established forever. Gbogbo arise and shine nínú ògo Ọlọ́run lórí ilẹ̀ ayé. Gbogbo àwọn ọmọ ibẹ̀ arise and shine. Gbogbo àwọn indigenous Yorùbá people ní igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá gbogbo ibi tá a wà, arise and shine nínú ògo Ọlọ́run lórí ilẹ̀ ayé. Pẹ̀lú ìdùnnú ayọ̀ a máa yan Ọlọ́run gbogbo ìgbà, tó ra máa rí ohun ayọ̀ ni. Bó ṣe rí nìyẹn o, kò yí padà.

nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ìwọ̀nyí ni díẹ̀ lára àwọn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó wà nínú àwọn àlàkalẹ̀ àtọ̀runwá ọmọ ìbílẹ̀ Yorùbá fún ìpìlẹ̀ kẹta ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Yorùbá, èdè kan ṣoṣo tí a ó máa lò ní Democratic Republic of the Yorùbá ní gbogbo ilé-iṣẹ́ ìṣàkóso, ní gbogbo ilé-iṣẹ́ aládáni, àwọn ilé-iṣẹ́ ńláńlá, àjọ, ìdókòòwò àti ìgbékalẹ̀ ilé-iṣẹ́ gbogbo ní oríṣiríṣi wọn gbogbo pẹ̀lú ilé-ẹ̀kọ́ tí ó jẹ́ aládáni, àwọn ilé-iṣẹ́ ìṣòwò àríyá àti ìgbáfẹ́, gbogbo gbàgede ìsinmi ìgbáfẹ́ àti ìtura, àwọn ọjà, àkójọpọ̀ ilé ìtajà, ìsọ ìtajà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá IYP nìkan, ètò ẹ̀kọ́ tó yè kooro pẹ̀lú èdè Yorùbá nìkan, ètò ìwòsàn ọ̀fẹ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan, ètò ìwòsàn àti ìtọ́jú tó dára jùlọ, ètò ìwòsàn ọ̀fẹ́ nípa lílo ewé àti egbò fún ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan, ètò ìwòsàn àti ìtọ́jú tó dára jùlọ, ètò ààbò ní Democratic Republic of the Yorùbá, ipele ààbò tí ó ga jùlọ fún ẹ̀mí àti dúkìá, iná mọ̀nàmọ́ná ní Democratic Republic of the Yorùbá, iná mọ̀nàmọ́ná yóò wà lóòrèkóòrè pẹ̀lú owó péréte, omi ní Democratic Republic of the Yorùbá, omi tí ó mọ́ gaara tí kò ní fa àìsàn tí yóò sì máa wà lóòrèkóòrè, iṣẹ́ òde ní Democratic Republic of the Yorùbá, ọ̀nà tó já geere, pópónà ojú irin, èbúté ọkọ̀ ojú omi, pápákọ̀ òfurufú, àwọn afárá Dominion àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbòkègbodò ọkọ̀ ní Democratic Republic of the Yorùbá, ní ìpele tó ga jùlọ lórí ilẹ̀, ojú omi àti òfurufú. Ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Ètò tí ó dára lọ́pọ̀lọpọ̀ ni ó wà fún wọn. Abiyamọ àti ọmọ tuntun tí wọ́n jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá. Àwọn ètò tí ó ga wà fún aláboyún láti bí wẹ́rẹ́ àti fún ìtọ́jú ọmọ. Àwọn ọ̀dọ́ ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá. Àwọn ètò àtinúwá tí ó ga fún ìgbédìde àti títan ìmọ́lẹ̀ ogo àwọn ọ̀dọ́ ọmọ ìbílẹ̀ Yorùbá. Àwọn opó tí ó jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá. Àwọn ètò tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti gbé ìdílé wọn ró pẹ̀lú ìrọ̀rùn. Àwọn ètò tí ó ga láti rí i pé wọ́n gbé ìgbé ayé tí kò ní ìdààmú. Iṣẹ́ ṣíṣe fún ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá. Iṣẹ́ yóò wà pẹ̀lú ìdánilójú àṣeyege. Ètò owó àwọn òṣìṣẹ́ ní Democratic Republic of the Yorùbá. Ọ̀sẹ̀ méjì méjì ni àwọn òṣìṣẹ́ yóò máa gba owó ọ̀yà wọn. Àwọn ọjọ́ iṣẹ́ fún òṣìṣẹ́ ìṣàkóso ní Democratic Republic of the Yorùbá. Ọjọ́ mẹ́rin láti ọjọ́ ajé títí di ọjọ́bọ̀. Àwọn ọjọ́ iṣẹ́ fún òṣìṣẹ́ aládáni ní Democratic Republic of the Yorùbá. Ọjọ́ mẹ́fà láti ọjọ́ ajé títí di ọjọ́ Àbámẹ́ta. Ìsinmi fún ìdílé àwọn òṣìṣẹ́ ìṣàkóso ní Democratic Republic of the Yorùbá. Eléyìí pọn dandan lọ́dọọdún láàrin DRYs ni ìsinmi náà ti gbọ́dọ̀ wáyé. Ìsinmi fún ìdílé òṣìṣẹ́ aládáni ní Democratic Republic of the Yorùbá. A gbà wọ́n níyànjú gidigidi láti lọ fún ìsinmi yìí láàrin DRY lọ́dọọdún. Àwọn arúgbó ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá. Àwọn ètò ìtọ́jú àgbàyanú wà fún wọn. Ní gbogbo agbègbè aṣàkóso ara ẹni Democratic Republic of the Yorùbá,
Kò sí ààyè kankan fún àwọn àjọ NGO ní orí ilẹ̀ àjogúnbá ọmọ ìbílẹ̀ Yorùbá. Ìlànà fún ìṣàkóso ara ẹni ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Ọmọ ìbílẹ̀ Yorùbá kò ní ní ìfẹ́ sí àwọn ìrànlọ́wọ́ láti ilẹ̀ òkèèrè. Ọgbọ́n láti múni lẹ́rù ni. Ní gbogbo agbègbè aṣàkóso ara ẹni ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Kò ní sí olùdókòwò kankan láti ilẹ̀ òkèèrè níbikíbi ní DRY. Àwọn olùdókòwò tí wọ́n jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan ni yóò wà ní DRY. Àwọn oníbàárà láti ilẹ̀ òkèèrè nìkan ni ààyè wà fún ní DRY. Àwọn oníbàárà láti òkèèrè tí wọ́n ní ọkàn àti àníyàn rere pé kí àwa méjèèjì ó jọ jèrè nìkan ni ọmọ ìbílẹ̀ Yorùbá máa bá ṣòwò. A ò ní ta àwọn ohun àmúṣọrọ̀ ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá sí ilẹ̀ òkèèrè. Ọmọ ìbílẹ̀ Yorùbá yóò kọ́kọ́ sọ ohun àmúṣọrọ̀ IYP di èyí tí olówó lórí gidi. Àwọn ohun tí ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá fẹ́ tí a sì nílò. Àwa ni a máa ṣe àwọn ohun tí a nílò, ohun tí a bá sì ṣe náà ni a máa lò. Ètò owó orí ní Democratic Republic of the Yorùbá. Àfojúsùn wa ni pé a ò ní fi owó orí sísan sọ ará ìlú di òtòṣì. Àwọn àkànṣe àǹfààní tí ó wà fún ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá nìkan. Kò sí èlé lórí ẹ̀yáwó. Kò sí owó ìgbẹ́rùwọlé lórí àwọn àṣàyàn ẹrù kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìrànlọ́wọ́ owó tí ó rọrùn. Pẹ̀lú ìrọ̀rùn ni a ó gba àwọn ìrànwọ́ tí ó bá yẹ. Owó sísan fún púpọ̀ nínú àwọn ètò ìgbáyégbádùn ní Democratic Republic of the Yorùbá. Ní ti àwọn ohun amáyédẹrùn, ọ̀fẹ́ ni èyí tí ó pọ̀ jù nínú wọn máa jẹ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá. Gbogbo àwọn ẹni tó kù máa san owó fún gbogbo ohun ìgbáyégbádùn ní ìlú. Ètò ẹ̀yáwó fún òwò ṣíṣe ní Democratic Republic of the Yorùbá. Ẹ̀yáwó fún òwò ṣíṣe láìsí èlé wà fún ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan. Ètò ilé gbígbé ní Democratic Republic of the Yorùbá. Ilé gbígbé yóò wà, yóò sì jẹ́ ní owó pọ́ọ́kú, àti pé yóò wà ní ìbámu pẹ̀lú ìlànà. Àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan yóò rí àtìlẹ́yìn gbà láti parí àwọn ilé tí wọ́n ti patì, tí wọ́n bá ti ní ìdí tí ó yè kooro fún irúfẹ́ àtìlẹ́yìn bẹ́ẹ̀. Ìlànà fún ìbámu ilé kíkọ́ ní Democratic Republic of the Yorùbá. Àwọn ìwé àwòrán àfihàn yóò ṣe àfihàn àwọn irúfẹ́ ilé tí a gbà láàyè ní agbègbè kọ̀ọ̀kan. Gbogbo ilẹ̀ àjogúnbá ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá. Gbogbo ilẹ̀ àjogúnbá ọmọ ìbílẹ̀ Yorùbá tí ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan ni. Àǹfààní ilẹ̀ ọ̀fẹ́ wà fún ọmọ ìbílẹ̀ Yorùbá nìkan ní kété tí wọ́n bá ti ń pé ọmọ ọdún 21. Ṣùgbọ́n láti tètè ṣe àtúnṣe àwọn ìbàjẹ́ tó ti wà nílẹ̀ ní kíákíá, ilẹ̀ ọ̀fẹ́ fún ọmọ ìbílẹ̀ Yorùbá yóò wà lẹ́ẹ̀kan ṣoṣo fún ọmọ ìbílẹ̀ Yorùbá láti ọmọ ọdún 21 títí dé 40 ọdún. Àwọn ìwà ọmọlúàbí tí ó jẹ́ ti ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Àwọn ìwà ọmọlúàbí tí ó ga ni à ń retí láti ọ̀dọ̀ gbogbo ọmọ ìbílẹ̀ Yorùbá. Kò sí ọmọ ọ̀dọ̀ ní Democratic Republic of the Yorùbá. Kò ní sí àyè fún kí ẹnikẹ́ni kí ó ní tàbí kí ó jẹ́ ọmọ ọ̀dọ̀ ní Democratic Republic of the Yorùbá. Ìwọṣọ àti ìṣaralóge ní ọ̀nà tó gbayì ní Democratic Republic of the Yorùbá. Àwọn àtìlẹ́yìn àtinúwá yóò wà fún àwọn tí wọ́n bá ń ṣe àgbéjáde àwọn ohun èlò tó kún ojú ìwọ̀n tó sì jẹ́ Democratic Republic of the Yorùbá ni a ti ṣe wọ́n. Ohun èlò àdáyébá ni a ó gbé lárugẹ ní Democratic Republic of the Yorùbá. Àwọn àgbéjáde ohun èlò
ti o je eroja dayeba ti won ba iseda ara mu ti ko si lewu lati lo awon alakale atorunwa fun omo ibile Yoruba ti Democratic Republic of the Yoruba a o gbodo yo kuro ninu awon alakale na a o si de fikun ko si ayokuro ko si aropo Oúnjẹ ni Democratic Republic of the Yoruba yóò wà lọ́pọ̀lọpọ̀ ní owó péréte tí kò sì ṣe àkóbá fún ara. Ìtọ́jú àyíká ni Democratic Republic of the Yoruba. Democratic Republic of the Yoruba yóò dáàbò bo àyíká, a ó sì jẹ́ kí ó wà ní mímọ́ àti láìsí ewu. Àwa èrò ọmọ ìbílẹ̀ Yoruba ti Democratic Republic of the Yoruba. Àwa ọmọ ìbílẹ̀ Yoruba yóò tẹ̀síwájú láti máa bí sí i kí a máa rẹ̀ sí ọwọ́ Ọlọ́run ká ó tún jù bẹ́ẹ̀ lọ. Àwọn ibùsùn ẹni tó ti kọjá lọ ní Democratic Republic of the Yoruba. Ẹwà àti ọ̀ṣọ́ ṣíṣe fún gbogbo àwọn ibùsùn àwọn ẹni tó ti kọjá lọ ní Democratic Republic of the Yoruba. Ìdúpẹ́ pẹ̀lú àwọn orin ìyìn ní Democratic Republic of the Yoruba. Àwọn ọmọ ìbílẹ̀ Yoruba yóò máa rántí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún àánú rẹ̀ títí láéláé. Fún àánú rẹ̀ oore ọ̀fẹ́, iṣẹ́ rere, ìyọnú àti àwọn iṣẹ́ rẹ̀ àgbàyanu. Ní oṣù mẹ́ta mẹ́ta ní gbogbo ìpínlẹ̀ Democratic Republic of the Yoruba, gbogbo ọmọ ìbílẹ̀ Yoruba yóò kórajọpọ̀ láti fi ìyìn fún Ọlọ́run Olódùmarè. Kò gbọ́dọ̀ sí ẹni tí ó ń ta àlòkù aṣọ ní Democratic Republic of the Yoruba. Kò sí àyè fún títa àlòkù aṣọ níbikíbi ní Democratic Republic of the Yoruba. Káràkátà ní Democratic Republic of the Yoruba. Àwọn ilé ìtajà yóò wà ní owó péréte. Owó Democratic Republic of the Yoruba. Góòlù ni a ó fi ṣe ìdíwọ̀n ìdíyelé owó ọmọ ìbílẹ̀ Yoruba ti Democratic Republic of the Yoruba. Ìwé ìrìnà ní Democratic Republic of the Yoruba yóò ní ìkúnwọ́ ààbò àti iyì tó pọ̀. Ìgbìmọ̀ alámòjútó ìlú ní Democratic Republic of the Yoruba kò sí owó ọ̀yá fún wọn. Kìkìdá owó ọwọ́ fún àwọn nǹkan kò ṣe má ní nìkan ni wọ́n máa gbà. Àwọn gómìnà ní Democratic Republic of the Yoruba. Àwọn ni òṣìṣẹ́ ìṣàkóso tí ó ga jùlọ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Wọn ò ní aṣojú kọmíṣánná kankan. Wọn ò sì ní ẹ̀tọ́ láti gbé iṣẹ́ fún àgbàṣẹ́ṣe. Bẹ́ẹ̀ ni wọn ò ní ẹ̀tọ́ láti buwọ́lùwé fún ìgbowójáde lábẹ́ bí ó ti wù kí ó rí. Wọn ò ní ẹ̀tọ́ láti ní alábàáṣiṣẹ́ tí ó pọ̀. Wọn ò sì ní ẹ̀tọ́ láti lo owó ìlú ní ìlòkulò. Kò gbọdọ̀ sí òfò tàbí ṣíṣe agbára lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àkàndá ènìyàn ní Democratic Republic of the Yoruba. Ìdánilójú àwọn ètò gíga wà fún wọn láti jẹ́ kí ìmọ́lẹ̀ wọn ó tàn nínú ògo Ọlọ́run. Ọjà rírà láti ilẹ̀ òkèrè ní Democratic Republic of the Yoruba. DRY kò ní jẹ́ ibi tí orílẹ̀-èdè kankan yóò máa kó àwọn ọjà ìwòsí wá sí. Àwọn àṣàyàn ọjà kọ̀ọ̀kan nìkan ni a gbà láàyè láti òkèrè ní Democratic Republic of the Yoruba. Àwọn nǹkan tí a bá ṣe fúnra wa ni a máa lò. Àwọn ọmọ orúkan. Ọmọ aláìní ìyá àti aláìní bàbá ní Democratic Republic of the Yoruba. Àwọn ojúlówó ètò tí ó ga wà fún wọn kí wọ́n lè ṣe àmúṣe ìpín wọn tí ó ní ògo. Ṣíṣe aṣojú ìṣàkóso ní Democratic Republic of the Yoruba. Kò gbọ́dọ̀ sí owó níná nínú ètò ìṣàkóso lọ́nàkọnà láti ọ̀dọ̀ ẹnikẹ́ni. Ẹni tí àwọn ènìyàn kò mọ̀ ní agbègbè kan. Kò lè díje ní agbègbè náà. Democratic Republic of the Yoruba. Gbogbo agbára wà lọ́wọ́ ará ìlú pẹ̀lú àwọn àǹfààní àtinúwá fún gbogbo ènìyàn. Àǹfààní kan náà fún gbogbo ọmọ ìbílẹ̀ Yoruba.
Bakana ni gbogbo omo ibile Yoruba. Democratic Republic of the Yoruba. Kosi oba kankan ni won igba to ti je Democratic Republic ni. Orilede olominira ti wa ntua. Kosi emi ju o iwo to mi ni DRY. Kosi aini shokan laarin omo ibile Yoruba. Kosi kiko eyin awon eniyan sira ni DRY. Àwọn àkọsílẹ̀ àdéhùn tí ó nípọn láàrin ọmọ ìbílẹ̀ Yorùbá àti aṣojú ní Democratic Republic of the Yorùbá. Gbogbo àwọn aṣojú ìṣàkóso DRY ní láti buwọ́ lu àwọn ìwé àdéhùn pẹ̀lú ọmọ ìbílẹ̀ Yorùbá ti Democratic Republic of the Yorùbá. Ìmọ̀ ìjìnlẹ̀ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá. Àwọn ilé iṣẹ́ ìwádìí àti ìdàgbàsókè tí ọmọ ìbílẹ̀ Yorùbá yóò wà. Àwọn ọlọ́gbọ́n àtinúdá ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá. Wọ́n yóò rí àwọn àtìlẹ́yìn tí wọ́n nílò gbà títí kan àtìlẹ́yìn ìrànlọ́wọ́ owó. Ìrànlọ́wọ́ fún ìgbé ayé ìrọ̀rùn ọmọ ìbílẹ̀ Yorùbá ní Democratic Republic of the Yorùbá. Àwọn ètò ìrànlọ́wọ́ lódodo tí ó rọrùn tí ó sì kújú ìwọ̀n yóò wà. Àwọn àkànṣe ẹ̀bùn fún ìgbéyàwó láàrin àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá. Àkànṣe ẹ̀bùn yóò wá láti ọwọ́ ètò aṣojú ìṣàkóso Democratic Republic of the Yorùbá fún lọ́kọláya tí àwọn méjèèjì jẹ́ ọmọ ìbílẹ̀ Yorùbá. Àwọn ìwé àwòrán oko dídá ní Democratic Republic of the Yorùbá fún ọmọ ìbílẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí irúfẹ́ ilẹ̀ bá ṣe rí káàkiri gbogbo, àwọn agbègbè fún oko dídá yóò ní àwọn ìwé àwòrán tí ó ń ṣe àfihàn irúfẹ́ ohun ọ̀gbìn tí ilẹ̀ náà dára fún láti gbìn. Àwọn àgbẹ̀ nítòótọ́ yóò ní àtìlẹ́yìn tí ó ga jùlọ láti ọ̀dọ̀ Democratic Republic of the Yorùbá. Kò sí èsì ìjákulẹ̀ fún akẹ́kọ̀ọ́ kankan ní àwọn iléèwé Democratic Republic of the Yorùbá. Iṣẹ́ olùkọ́ yóò jẹ́ ọ̀kan nínú àwọn iṣẹ́ tí ó ń gba owó jùlọ. Àwọn olùkọ́ kò lè fún àwọn akẹ́kọ̀ọ́ ní àmì kò yege. Orílẹ̀-èdè Democratic Republic of the Yorùbá àti àwọn agbaṣẹ́ṣe. Àwọn agbaṣẹ́ṣe máa ṣe ètò ìdójútòfò fún àwọn òṣìṣẹ́ wọn. Àwọn agbaṣẹ́ṣe ní láti wà ní àrọ́wọ́tó ọmọ ìbílẹ̀ Yorùbá. Àwọn agbaṣẹ́ṣe máa fi ìfitónilétí nípa bí a ti ṣe lè tètè rí wọn sílẹ̀ níbi ojúṣe iṣẹ́ náà. Agbaṣẹ́ṣe máa gbé àwòrán tàbí àwòṣe báyìí ni yóò ṣe rí iṣẹ́ náà síbi ojúṣe iṣẹ́. Àti bàbá ìsinmi yóò wà ní ibi iṣẹ́ náà pẹ̀lú omi, àwọn ohun ìpanu, ohun èlò ìtọ́jú àkọ́kọ́ fún ìpalára, àwọn ohun wíwọ̀ fún ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn òṣìṣẹ́ kò gbọ́dọ̀ sùn mọ́jú sí ibi ojúṣe iṣẹ́. Iṣẹ́ máa ní àdéhùn lórí iye àkókò tí iṣẹ́ náà yóò gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nọ́mbà ìdánimọ̀ ní Democratic Republic of the Yorùbá. Iyìn, nọ́mbà ìdánimọ̀ ọmọ ìbílẹ̀. CIN, nọ́mbà ìdánimọ̀ ará ìlú. Àwọn eré àti ìdárayá ní Democratic Republic of the Yorùbá. Àwọn ìdárayá ti ìbílẹ̀, àwọn ìdárayá ti òkèèrè. Àwọn eré ti ìbílẹ̀, àwọn eré ti òkèèrè. Ètò ìdánilárayá amúlùdùn tí ó bu ìkúnni ní Democratic Republic of the Yorùbá. A ó fi sí ọkàn pé gbogbo àgbéjáde àwọn ohun amúlùdùn ní láti ṣe àfihàn ìwà ọmọlúàbí tí ó ga jùlọ ti ọmọ ìbílẹ̀ Yorùbá. Ìlù lílù, ijó, eré ìtàgé, eré ìtàn, gbígbé ohùn tàbí àwòrán sáfẹ́fẹ́, fọ́nrán ìwòrán, ìtàn sísọ, eré orí ìtàgé àti àwọn orin kíkọ, àwọn àjọ̀dún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn àwòrán àti eré
ni Democratic Republic of the Yoruba ni ibamu pelu iwo omo luabi omo ibile Yoruba aworan yiya photo yiya ere gbigbe igba fifin ati bebe lo ima ero ibara eni soro ayelujera ati awon eto ibanisoro gbogbo ni Democratic Republic of the Yoruba yo wa fun wa ni arowoto ati ni owo perete igbesi awon nkan wonyi ni ona ti o dara julo ti o si je ojulowo esin sise ni Democratic Republic of the Yoruba anfani wa lati se esin ti o wo pelu ifarada ati riro ti elomiran sise afihan iberu Olorun Olodumare lati inu wa pelu ife asetan fun gbogbo eniyan ko si aye fun esin lati pa owo ni Democratic Republic of the Yoruba ko si aye fun awon elesin kan lati je gaba ati lati ma pase lori awon elesin miran ko si aye lati ma yi awon olujosin lopolopo ohun gbogbo ni lati han gbangba kedere ki isiro ti o peye ati ijihin ise ni ti o peye si wa ni Democratic Republic of the Yoruba ko si aye fun gbigba esin sodi didi alaimokan tabi sise awon ohun ti o lodi si iwa bi Olorun.